0: gbogodo.
1: Windows of heaven are opened over your house.
0: Mẹ bẹ́ẹ̀ náà tipo place gatala de wúlò funfun náà wà zọ.
1: Over your family.
0: Ẹ̀fun náà ó fún mi
1: yẹn. Over your life.
0: Ẹ̀fun lè wá gbẹ mọ.
1: And all the losses of the past will turn to gain.
0: Eyẹ nu yóò lè bú ẹ̀tọ́ iná báyìí tí wọ́n wá tọ́jú fìdé náà ó tó gbájí yìí ná.
1: Every good thing you ever desired, every wonderful thing you ever wished for, every good thing you saw in the lives of other people, said, Lord, if that could be me, yes, it is yours.
0: Mẹ bẹ́ẹ̀ de nínú ìṣòro lè pẹ̀ tó ná náà nínú ìṣòro lè mọ́ pọ́n náà nínú ìṣòro lè tamọ̀ bó tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ó máa ó náà dẹ̀ lùsẹ̀ láni ẹ̀tọ́ yẹn lá mọ̀ gbẹ́bẹ̀ tọ́ owó èlò.
1: I say what the Lord has said concerning you. You say what the Lord has said concerning you.
0: Ní ìmáwó gbọ̀lọ́kú náà wàá gbẹ̀yìn tí a máa dò pẹ́lẹ́ di. Wọ́n tọ́ka àkànnú náà dò pẹ́ di.
1: Ní
0: mìíràn mẹ́mọ̀ ẹ̀fẹ̀ mi àdá sínú ajá òun dẹ̀ kálá ẹlábàámu lè wàá gbẹ̀ mọ́. Mi dùn àti tìrẹ àkọ́mọ́ rẹ̀ jìnnà. Àti sẹ́sẹ́ máa o.
1: Your hands are no more weak.
0: Mẹ́bẹ́ náà lè wá sí mo máa ga dùn àgbọ̀n o.
1: Your hands are no more fruitless.
0: Mẹ́bẹ́ náà lè wá sí ògbà ni àṣì máa tẹ̀ fún o.
1: You are no more unlucky.
0: Mẹ́bẹ́ náà lè gbà ní àjọ gbẹ̀fẹ́ tó.
1: Breakthrough.
0: Àgbọ̀nà fún. Jọ̀gbẹ̀nu.
1: Prosperity.
0: Jíjẹ́ jẹnu.
1: Open door.
0: Mẹ́bẹ́ náà fọ̀n túnbọ̀ funfun.
1: Opportunity.
0: Mọ́nú pọ́pọ́ bá mọ̀ sí ìṣó.
1: Joy everlasting.
0: Mẹ́bẹ́ náà jíjọ máa fọ̀ pé àṣẹ.
1: Father, in the name of Jesus.
0: Pàápàá lè Yéṣu pẹ́nukọ́ mọ̀.
1: We thank you because you brought us to this very moment. Oh Lord, I pray, shower your miracle of night over all your people tonight in Jesus' name.
0: Bí dáa pẹ́bẹ́lẹ̀ pẹ́ mi bá ga àfòsàn mọ́. Do gbẹ̀dábẹ̀na nábẹ̀nukunú bẹ́ẹ̀ tí náà jakọ́ lè fi wọ́n jí dẹ̀ka lè Yéṣu pẹ́nukọ́ mọ̀.
1: So promise, oh Lord, I pray, this will be the night of fulfillment.
0: Mẹ́bẹ́nugbe yóò lè dún ní ìfiwọ́lá ní ìfàmù náà lè sàn yà mọ́.
1: I pray, Lord, that every negative thing, whether we know them, we don't know them, this night, they are passing away in Jesus' name.
0: Mẹ́ do gbẹ̀dánú máa yán máa yán jọ gbọ̀ fún ẹ̀dẹ̀ sí àdé mí yẹ mí mọ́ yẹ o zẹ́mọ́lá wọ́n nu vá ilé fi ọ́pá gbẹ̀mọ̀ lè Yéṣu pẹ́nukọ́ mọ̀.
1: I sprinkle the blood of Jesus upon everyone.
0: Mẹ́ gbọ́n Yéṣu fẹ́ fúlá dé fi ọ́dẹ̀ sí àdé jí.
1: And this night, O Lord, when you see the blood, you'll pass over there.
0: Mẹ́ bẹ́ẹ̀ náà sẹ́yìn mo nílò pọ̀ fún ọlá láti tó ń tí a báyìí.
1: Evil will pass over there.
0: Mẹ́ bẹ́ẹ̀ jọ̀gbọ̀n fún ilé tó ń tí a báyìí.
1: Calamity will pass over there.
0: Mẹ́ bẹ́ẹ̀ de àkàlàmà jọ̀gbọ̀nú wá tó ń tí a báyìí.
1: Sickness will pass over there.
0: Mẹ́ bẹ́ẹ̀ tọ̀lẹ́lẹ́ lá tó ń tí a báyìí.
1: Death, untimely death will pass over there.
0: Mẹ́ bẹ́ẹ̀ de kú pata lá tó ń tí a báyìí.
1: O Lord, I pray, deformity will pass over there.
0: Àpẹtọ́ mẹ́ bẹ́ẹ̀ de gbẹ̀gblẹ́ lá tó ń tí a báyìí.
1: Premature hazard will pass over there.
0: Mẹ́ bẹ́ẹ̀ de jọ̀gbọ̀n fún ẹ̀pàmọ̀ jíjẹ jẹlá tó ń tí a báyìí.
1: O Lord, from now on, they'll go from blessing to blessing.
0: Bàbá tó sẹ́yìn mọ̀ jẹ́ àfi wá tó àyíra mọ̀ ẹ̀rẹ́ àyíra mọ̀.
1: From the goodness of the Lord to another goodness of
0: wá
1: the Lord.
0: Wá tó máa bọ́ jọ̀gbọ̀n ní mọ̀. Wá tó jọ̀gbọ̀n ní ẹ̀rẹ́ jọ̀gbọ̀n ní mọ̀ dọ̀gbọ̀n náà dọ̀ọ́ lé mọ́gbà lè o.
1: No infirmity again.
0: Mẹ bẹ́ẹ̀ dọ̀lẹ́ àmọ́ mọ́gà lè o.
1: No possibility again.
0: Mẹ bẹ́ẹ̀ nínú gùn ọ̀wọ́ mọ́gà lè o.
1: No weakness again.
0: Mẹ bẹ́ẹ̀ gbọ̀jọ̀gbọ́jọ́ mọ́gà lè o.
1: Let your blessings come upon them in Jesus' name.
0: Yàtà mọ bí àwọn ayé náà bá fi wọ́n bá gbọ́ mọ́gbà lè Yéṣu pẹ́nukọ́ mọ́.
1: Lord, I pray this night will be the night of miracles.
0: Bàbá mi tó gbẹ́dà sẹ́mu lánàá yẹn fi ó pọ̀nukunú bẹ́ sàn.
1: At this night hour, let all yokes be broken.
0: Mẹ bẹ́ẹ̀ sẹ́mu lẹ ga àpò ẹ̀mọ lákọ̀ọ́kú tí ó ná gan.
1: Let all fetters be broken.
0: Mẹ bẹ́ẹ̀ kúnyán wọ́n kátà náà tó.
1: And let all their bonds be taken away in Jesus' name.
0: Mẹ bẹ́ẹ̀ de ó bá gbàmọ́ náà mìlẹ̀ tá náà wá jọ lọ Yéṣu pọ̀nukọ́ mọ́.
1: Lose them from captivity.
0: Bàbá àtúkà. Fi wọ́n tó ẹ̀kúrúbí yẹnyẹn mọ̀.
1: Deliver them from all the assaults of the enemy.
0: Tẹ̀wọ́ dògòtò fún tọ́pọ̀ àmọ́jíjẹjẹ mọ̀.
1: I pray, Lord, your blessings will multiply in every life in Jesus' name.
0: Yàtà mọ̀ bí abọ́nà wọ́n yà yíra náà zọ àgbà ájáde fi wọ́n jábẹ́ tiẹ̀ náà lẹ Yéṣu pẹ́nukọ́ mọ̀.
1: Every promise they have claimed.
0: Nùgbẹ́ dúdú ní ìṣòro bí àzáyàn mọ̀ lá.
1: Every good thing they have said, fulfill for them in Jesus' name.
0: Ẹ̀yàn ní ìṣòro gbọ̀kúndé ó bá gbọ́ ti sẹ́mu lá. Nànà bàbá mi náà lè Yéṣu pẹ́nukọ́ mọ̀.
1: Make impossibilities possible in their lives.
0: Ní onégùlọ̀ ládé náà bá ọ̀wọ̀ mọ̀ lọ́wọ́ bá gbẹ mọ̀.
1: Fill their mouth with laughter.
0: Mẹ bẹ́ẹ̀ de inú kòkòrò iná yọ ọ́ pẹ́ nu ọ́ mọ̀.
1: Give everyone a breakthrough.
0: Mẹ bẹ́ẹ̀ de pọ̀tró náà fún ẹ̀ fi o.
1: I pray, Lord, nobody goes out of this place tonight without a blessing in Jesus.
0: Àmì àdékè máa dùn làgbàdo àti sẹ́yàmọ́.
1: Confirm, multiply blessings upon every life in Jesus.